0: kọ́lé kí ẹ̀bẹ̀ kó bá mi yí ẹ̀ká ìmọ́lẹ̀ rẹ̀ kó má ṣe ìmọ́lẹ̀ pọ́pọ́ kó má ṣe dòpò mi ní fojú sunkún mi tàbí ẹ̀yìn fojú sunkún òun náà ní fojú sunkún mi michael kúnkún tó wá ṣe pátápátá mo ní kí ọdún yìí kó tó di january 31st ọlọ́run àfi àmì ayọ̀ hàn ẹ́ ọlọ́run àfi àmì ayọ̀ hàn ẹ́ kò ní rìn jọ́ tẹ́bí ń pọ̀nà ìmọ̀ ẹ̀gbà bẹ́ẹ̀ àní torí kodò lórí ẹ̀ òun náà ò ní torí kodò lórí wa may God bless you. Have a perfect sleep. I pray for you, my son. May you are blessed in the name of Jesus. Love you so much. Okay?
1: Does it mean to be born again? If it's full of pain or great ecstasy?

0: tó lè gbé ìbọn kó bá mi yí ẹka ìmọ́lẹ̀ tó ń tọ́kú láṣẹ dòpò mi ní fojú sunkún mi tàbí ẹ̀ ní fojú sunkún òun náà ní fojú sunkún mi michael kúnfún tó wá ṣe pátápátá mo ní kí ọdún yìí kó tó dé january 31st ọlọ́run á fi àmì ayọ̀ hàn ẹ́ òyìnbó ìjọ tẹbi ń pọ̀ mẹ́ta bẹ́ẹ̀ àní torí kodò lórí ẹ̀ òun náà ní torí kodò lórí wa may God bless you. Have a perfect sleep. I pray for you, my son. May you are blessed in the name of Jesus. Love you so much. Okay?
1: Rap USA. Tutto il rap americano più figo selezionato da Hot Block.